0: dájú pé bá wọn tó ti fi ayé wọn tó kẹ́ sí sọ̀rọ̀ ní alẹ́ yìí.
1: And until the cancer comes to you, don't put your hand down.
0: Ìwọ nọwọ́ rẹ sókè títí àwọn agbaninìyànjú àti ìmọ̀ràn yóò fi
1: lift your hand.
0: Nọwọ́ rẹ sókè.
1: We want to connect.